lórí dọ̀bálẹ̀ lèmi ọmọ yàbùrọ̀ ìyẹn rẹ̀ mọ́ wá séjú mọ́ fi ń kí gbogbo àwọ̀ ọmọ ẹ káàárọ̀ ẹ jíire jákè ìjálẹ̀ gbogbo ilẹ̀ àgbáyé pátápátá pé a kú jíjíire ọkọ̀ ìjọba onísà ẹni kọ̀ọ̀kan wa lẹ́sẹ̀ àdélé bá rẹ àrìnàkorí àtàjèrè fún gbogbo àwọn ọlọ́jà ní ọjọ́ ìtẹ̀ní ọjọ́ ìní tí ń sọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kẹtàlá nínú oṣù kẹwàá ọdún tá mọ̀ sí oṣù ọ̀wàrà ọdún ẹgbàá ó lé mẹ́rìndínlọ́gbọ̀n wọn kí n pé ẹ kú dédé wòyí ẹ wá bá wa lọ lórí àwọn ìlànà àkọlé àwọn ìròyìn tó ń lọ láti inú ìwé àwọn ìròyìn láòsì wàá kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìwé ìròyìn ilé látàmọ̀ sí fraternité tó bá ti àlàyé lórí ìwọlé ti àwọn adájọ́ ìwà owó ẹ̀yìn ọ̀rọ̀ níní tí kò tọ̀nà gbogbo ohun ẹ̀yìn ni àfilé ìdájọ́ látàmọ̀ sí kìrìẹ́tìgbẹ̀nà gbógun jà ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí kí a máa ṣe àwọn ìwé lọ́lọ́kan ọ̀jọ̀ kan ní ilé iṣẹ́ ìjọba tí ìrọ̀rùn ti wá fún àwọn ọmọ ilẹ̀ Benin ìgbésẹ̀ kan ti wáyé láti fi ìmoore fún àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ní ọpọlọ àwọn ìgbésẹ̀ yìí o ìwé ìròyìn kan ń ṣe àlàyé lórí apá kejì ètò bọ́ọ̀lù èyí tí a mọ̀ sí olympic tá mọ̀ sí los angeles ti ọdún 1980 àwọn tí a mọ̀ sí amazon ti ilẹ̀ Benin wọn yóò lọ ní bamako fún ìpàdé bọ́ọ̀lù ìpadà ìwé ìròyìn tá mọ̀ sí les pays émergents ó ń wá ṣe àlàyé bákan náà lórí ìwọlé àwọn adájọ́ ní àfilé ìdájọ́ ńlá tá mọ̀ sí kriet ẹni tí ń ṣe alága tí ń pe àkíyèsí lórí ọ̀rọ̀ àìṣedédé ẹni wọn àwọn ìjọba tá mọ̀ sí mẹtọ́nú tí ń béèrè kí mímú sí ilé ìtúbú tí wọ́n wà ní ìlànà ẹ̀tọ́ ìgbàlódé ìwé ìròyìn tá mọ̀ sí martin libre òun náà wá ṣe àlàyé lórí òfin ìbùnà owó tí ọdún 1987 ìbùnà owó yìí láti fa ìrọ̀rùn wá àti ìlànà rere fún ètò ìdarapọ̀ ní ọlọ́dẹ wa ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ètò ìgbé ayé rere ẹni tí ń ṣe alága àjọ tá mọ̀ sí cs ti lọ fi ojú rẹ̀ rí àwọn ìtẹ̀síwájú ti ilẹ̀ áfíríkà ìwé ìròyìn tá mọ̀ sí la nation òun náà tún wá fóun tẹ̀tẹ̀ ìwọlé àwọn adájọ́ ní àfin ilé ìdájọ́ láta mọ̀ sí cret ìwà òtítọ́ ìtọ̀nà ìtẹríba fún òfin ohun ìlójẹ́ pàtàkì ìwé ìròyìn kan ń ṣàlàyé lórí ìfisí ẹ̀tọ́ àwọn ilé ìtura pẹ̀lú àwọn ilé oúnjẹ ibi yẹn tá mọ̀ sí grand nukwe wọ́n gbẹ̀dọ̀ ṣe àṣàrò fún ìwé ìròyìn tá mọ̀ sí la busol òun náà wá ṣàlàyé lórí àwọn ilé iṣẹ́ ìjọba ìgbésẹ̀ láti dí àwọn làálàá àwọn ará ìlú kùn gbogbo ẹ̀yin olùgbọ́ mi ọ̀wọ́n jùlọ láti lọ síbi ìparí àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní ní mo láti fi tó wà ní etí pẹ̀lú ìwé ìròyìn kan ìta mọ̀ sí la busol tó ń wá ṣe àlàyé lórí ìgbógunjà àwọn ìwà ìṣedédé ipá lọ́dẹ̀dẹ̀ ilẹ̀ Benin ti fẹ́ láti bọlá fún àwọn tí wọ́n ní ìmọ̀ rere yìí fún ìlọsíwájú wọ́n sì ní àwọn ìlànà àkọlé àwọn ìwé ìròyìn ìtọ́jọ́ ìtẹ̀ní tí mo lọ fọ̀ ní láti fi tó wà ní etí pẹ̀lú ọmọ yóò wọ́n jùlọ ta mọ̀ sí michel dosumu àrẹ̀mú ọmọ aṣẹ́jú mo dágbére fún wa pé ó dìgbà díẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ayọ̀ ìdùnnú

0: tẹ̀ ní sọ̀lẹ́.
1: Rọ̀jọ́n tún kánwé àfọ́tọ́nukúnopó táwùnpì àtọ́gọ́jì.
2: 96.5 MHz.
1: Rọ̀kọ́dọ́nù wẹ̀kẹ́tẹ̀ fraternité tán. Mina dọ̀n gbàbí bọ́mbọ́n mi tán lẹ dápá. Bọ̀ nùwà mẹ́wẹ̀ mi tán lẹ.

0: ẹni ìyìn wá ìtọ́bọ̀ ọ̀hán ẹ̀mí dẹ̀ ẹ̀mí tó ge sí bó tán ya kú náà zangbe ìjàwé gan ẹ̀mẹ́jẹ̀ gan ẹ̀mẹ́ mi àdùgbẹ́ náà lọ́kọ́ lọ́nu ẹ̀kẹ́tẹ̀ fà tẹ́ńté tán yọ mìíràn kóòrùn lọ mi àṣẹ àzọ́ lóko.
1: Tẹ́mẹ̀tẹ́mẹ̀ èmi dóge sí bónádùgbẹ́ná àló bónádógbénú sọ̀rẹ̀ mẹ́tọ́ mi tán lẹ́ dàkú náà zágbé éjáyé gánwé mẹ́jẹ̀ gẹ́nẹ́mẹ̀ lòkódọ́nù wẹ̀kẹ́tẹ̀ mi tán rádíò fraternité yédíé nukọ́nukọ́ tán rafael ṣe.

Ìbá fún Ọlọ́run ọba lókè ọba tó dá ayé àti ọ̀run mọ̀ sí ìbá gbogbo ẹ̀yìn àgbà. Wọ́n kí n pé ẹ̀kọ́ ọjọ́ ìní tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kẹtàlá nínú oṣù kẹwàá ọdún tamọ̀ sí oṣù ọ̀wàrà ọdún ẹgbàá ò lé mẹ́rìndínlẹ́ni ọgbọ̀n ọmọ kí n pé ẹkú dédé wo yìí. Ẹkú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí aago mẹ́sàn-án ti kọjá ìṣẹ́jú ogún ní ojúlé mo kí gbogbo àwọn tí wọ́n ń gbà lórí ètò yìí tẹ́ ń dá sétò lọ́lọ́kan ọ̀jọ̀ kan akínpín ẹkù bí ọjọ́ ṣe rí ẹ̀kọ́ àsìkò wa ọba lókè kan jẹ́ kí ọjọ́ ayọ̀ ní kó máa jẹ́ fún ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ mọ kéyìn jákèjálẹ̀ gbogbo lẹ́bẹ̀ẹ́nì lápapọ̀ ní gbogbo àwọn àdúgbò kọ̀ọ̀kan tìlú paraku ni mo kí o jẹ́ ọ̀lọ́ nínú olórin wa díẹ̀ kí a tún tẹ̀síwájú lórí ohun tá a fẹ́ fi ṣe rẹ́tẹ̀ẹ́ àlejò tí a gbà ẹ̀ máa gbádùn rẹ̀ ó ti yá o.

0: ọ̀dà ni a ti bá padà bọ̀ láti kí àlejò tí a gbà ní ọjọ́ ìní àlejò ẹ̀kálẹ́ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta
1: ọjọ́ mẹ́ta ni
0: ooo báwo nìkan sí lọ́dọ̀ yín
1: ọpẹ́ ní fọlọ́run ọba
0: kí ni orúkọ wa
1: odú ni wa aisha imofoloko èmi ni bàbá ìkó àmọ́ ọjọ́ náà fi hàn wá ó yẹ ká fi fọ̀
0: àbí
1: mo kọ́kọ́ yún ọba lọ́dọ̀ ọlọ́run ọba ọba mímọ́ ọba ọ̀gá ògo ọba àná ọba ìní ọba ọ̀la ọba njọ́ gbogbo ìbáraẹni àṣẹ ọlọ́run ọba gangan ló sọ bẹ́ẹ̀ ó ní bí a bá fẹ́ bẹ̀rù ohun ká tó bẹ̀rù ọ ọmọ ènìyàn ká tó bẹ̀rù ohun torí pé ní ọmọ ènìyàn ọlágbára gangan òtítọ́ ọmọ ènìyàn lágbára tó ọlọ́run ọba ṣùgbọ́n ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ òun ló mú mi sọ pé ìbàfoko tó pọ̀ tí ò ní rúgbìn àwọn ìyá mi ìná ń jẹ́ bẹ́ẹ̀ àwòyẹ ni ẹ wo mi ò bá bá èkó àwòyẹ ni ẹ wo wo arẹ́mọ̀ ọmọ àṣẹjù ẹ lè wọ táwa láwo pako ṣé tó kàn wá ń bẹ̀ ó fi jẹ́ wọn ń sọ omi bàbá ìkó ni ajé fi ohun tó dá sẹ́nu odún ni wà àkìṣà ìmọ̀fólókò a ti dé bí a ṣe ń dé o
0: ẹ káàbọ̀ àsìkò ọjọ́ mẹ́ta
1: ọ̀kẹ́kùn
0: àkó àsìkò wa
1: bẹ́ẹ̀ni
0: wọ́n ní olè olè ṣùgbọ́n ohun tó lè olè yóò padà wá rọrùn
1: bẹ́ẹ̀ni
0: ìbẹ̀rẹ̀ ní
1: bẹ́ẹ̀
0: a ó rí pé lágbá ọlọ́run ọba lókè ìrọ̀rùn yóò wà ní ọlọ́dẹ wa ní ìdílé wa nínú tí a ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ kí a sá ti máa ní ìrètí kí a máa ní ìgbọ̀kànlé
1: bẹ́ẹ̀ni
0: ní ọjọ́ ìní bọ̀dà bàbá ìkó a fẹ́ sọ̀rọ̀ lórí ìtẹríba torí pé a ṣe àkíyèsí pé ọmọ ìkárọ̀jire ìtẹríba ìwà ó jẹ́ pàtàkì fún ọmọ ìkárọ̀jire ìwà lọ ni ọba òwúwe gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe ń pòwé ọmọ àforíjì wa jẹ́ afẹ́sọ̀ lórí ìtẹríba lọ́dẹ̀dẹ̀ ìyàwó lọ́dẹ̀dẹ̀ ọkọ ṣe ń gbọ́ wa
1: dáadáa
0: àǹfààní wo ló ń jẹ ó wà nínú ìtẹríba bọ̀dá bàbá ìkó àjìfò tó ń dásẹ́nu.
1: Ọmọ sẹ́jú mo fo ìbalẹ̀ fáwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ọmọ sẹ́jú ní sọ̀rọ̀ ká tẹnu gbó bí ọwọ́ o
0: àmì
1: ó ní sì ń gbọ́ àkàwọn wọn kò ní gbọ́ ayé tí wọn kò dí o
0: àmì
1: jẹ́ ìtẹ́ ibà ọ wà lọ́dọ̀ ọkùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ obìnrin mo ń fọ ní ìyẹ́ ẹ̀ mẹ́nuba jùlọ ni lọ́kọ láyà nọ́lé bíbélì àbí kúránì ó fi dórí ẹ̀sìn ìyẹ́ àbáláyé ìyẹ́ òun mẹ́nuba jùlọ ni pé ní aya onígbẹ̀dùn tẹ́ríba fọ́kọ ẹni ọkọ̀ gbẹ̀dùn yá ń kẹ́ aya ẹ̀ kọ́ ń gẹ̀ ọ́ tó pé ní ìgbólóhùn méjì wẹ́nu ń gbọ̀tọ̀ sí àwọn.
0: Ìbéèrè àkọ́kọ́ mo ní àǹfààní wo ló ń bẹ nínú títẹríba nínú ìtẹríba ìbálẹ̀jẹ́ lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ àbí ìyàwó.
1: Àǹfààní yẹn ń bẹ nínú ìtẹríba òun ní ń jọ ni ìdílé lọ́kọ̀ aya kì bàjẹ́ òun ní ń jọ ń dùn òun ní ń jọ ń dalẹ̀ òun ní ìtẹríba ká ọ wà nínú iye ń fi jọ ọmọ ń tó iye ọmọ yẹ
0: bí ọmọ tẹ bí wọn yóò soríire
1: wọn yóò soríire ìyẹn ò ká wọn kò ní ṣìnà àǹfààní yẹ ọ wà lọ nu ẹwọn nà torí pé òun là ń fi jẹgun ètù yẹ ń kó bí kọ yà yín bí nǹkan yà ń pè ní ìtẹríba ti lè wà ó fi jẹ àlàyé yà ń sọ.
0: ó dáa gẹ́gẹ́ bí a ṣe ń bọ́rọ̀ bọ̀ gbogbo ẹ̀yàn ọ̀jọ̀gbọ́n tí ẹ ń gbà nínú ilé àbí lóko àbí ibikíbi tẹ pé ẹ gbé wà a ṣe àkíyèsí pé àìsí ìtẹríba ló ń fa ìjà tọkọtaya ní àsìkò mìíràn tó yẹ pé wọ́n fi ń fira wọn sílẹ̀ àbí tó yẹ pé ohun tó jẹ́ ìbànújẹ́ ń wọnú wọn jẹ́ kí ni ohun tí ẹ fún wa ẹ̀kọ́ nísúrò ẹ̀ jẹ́ kí a gba ẹnìkan mọ̀ bí ẹni tóun bá fẹ́ bá wa sọ̀rọ̀ ni kí a gba àwọn wọlé kí a tó tẹ̀síwájú olólùfẹ́ tó ń pè lótò ẹ̀kálẹ́ àlọ́ ẹ̀kálẹ́ o.
2: ẹ̀kálẹ́ àdìmọ́ ọmọ ọ̀ṣẹ́jú.
0: bàbá wa vincent lùmọ̀ọ́nọ́kọ́nù ẹ̀ka bọ̀.
2: ile pe o
0: adupe odo olohun
2: ya baba
0: hmm
2: odo olohun o gbe eto ya wa gbo gege ke ti so jale se ya ba ti sa ya koro ni
0: Ode ode ta wa yi ni a le soro ti aye atijo ode ta wa yi la nwi baba wa besan
2: eh go ya gbai mo pa le ogbo ko ti ka ise ba ko de
0: mi o ba si nje iwa ko yato si owo ni
2: o ti mo ba ojo fo lo gba le o wa yi le gbe mi tin oda ba se ta moju to ogbo
0: Iyan ja si pe bi eyan ba lowo yawo ni teriba fun abi oko ni teriba fun yawo
2: ododo omo so fun ile
0: o da eyin te pe lori ate won ba wa sala yi nipa re
2: ta ke si pe a o mi so wa gine ni ko le so mama ka fi je gbenu ri pe kenji ko si o ko ti tele tele le so ni
0: Mhm. Ni aye atijo.
2: Eh.
0: Aye jojo.
2: Ojo ba aye ba won o. Nta mo ipe yi ni wa be.
0: Sugbon aye ta wa ni sin bayi.
2: Ba wa ye yi ya wa yi ti ana gba fun omo e da oni. Abi ten ti fowa o.
0: Abi. Oda. E se mo ba be so. Mhm. Adupe lowo yin. Ora ni mo wi yin. Nuri un ta tin babo da baba iko ti baba wa ni bi o ba sowo iterebo si bi asiko ta wa e baba ji asiko awon baba wa igba awon baba wa ni koda bi o ba te si iteriba obinrin o ma teriba fun oko ni awon ma teriba fun yawo re sugbon lo dede eni ikini eni keji ewo lo lagbara julo ni lori eto iteriba tori pe amo daju pe o lo je isan idile kan o na le ti ka wa eni le nigba ti iterimba nbe lo dede idile kan e ma soriire awon omo yi o ma soriire e banujo ni wo idile yin ti e ma ni dagbasoke lo dede iyawo ati oko ewo lo gbodo lagbara julo
3: e seun omo asenju asenju bi eni senso kani iyawo lo je oko e bo jeu nko wu asiko kan ni nko pe oko e pelu ikunle ni o nko kunle ni ye a ta bi an pe nko kale nko kale nko lewere an so fo ni bi ko je oni oko mo nsin o ye oko ku iyawo ko te ogwa wa ko mo yin oriki dile oko e die bi ko te po nko ki lo cha nko so fun oko mi mo je toy pe ni bi akopi ka je de fa bo oche o ne amọ ngo ki lo cha ngo kale fun ngo che ngo jupe fun ngo che kini so fa ni mo che o
0: mhm
3: oko ne ka

0: Ya, mo ekule npe.
1: E gojo meta.
2: E gojo meta o.
1: O.
2: Meta.
1: Ambe.
2: Mope.
1: Hmm.
2: E gojo mo na ko dance.
1: Ami o.
2: Yo. O ti ya dai ko re.
0: E se onbo yin. Ogodun jam. Ogodun jam mo ekule npe.
2: E mi.
0: Olubi si oye.
2: E mi.
1: Hmm. Hmm. Am gbo yin.
2: Eh. O. Ye n ba lo. Ẹgbà ilé kò bí ṣe ẹ̀ẹ́dẹ̀ kò tí ẹ ní pẹ̀lú ọkọ̀ ìwọ̀n aya mi.
1: Bẹ́ẹ̀ni lọ́dẹ̀dẹ̀ ọkọ̀ aya ìtẹ́ríba láàrin àwọn méjèèjì.
2: Kò tí omi ni mo lọ fẹ́ aya nà ni. Aya ni kò fún mi ní ìtẹ́ríba ń tẹ́ dáadáa. Ní kò fún mi ní ìtẹ́ríba dáadáa bí ilé kẹ́tò ní ìtò dáadáa. Ṣé balọ̀wà bẹ́ẹ̀ sí aya sí ọkọ?
1: Àbí?
2: Mo bá kálí di àlùbá ìka ọmọ owó lọ. Ṣé bá wà? Ayé ọkọ ẹ ní ẹ̀ńkẹ́ jẹ ẹ̀ńkẹ́ mọ olówó káàkiri lọ. Ṣé èdè a? Ẹ̀ńkọ́ yóò jẹ́ aya ọ̀yọ́ alàlùbá ìka. Ètò ilé ìkẹ̀kẹ́wó. Ẹ̀kẹ́wó bẹ́ẹ̀ kò èdè mo ti fowó ni. Jíjẹ ni mo ń lẹ̀. Ọkọ ẹ̀kẹ́ dálẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ báńkì fúdé tó rẹ̀ báàlì ni ẹ̀táàbọ̀ ẹ̀jẹ̀ bẹ̀ ẹ̀jẹ̀ bá yí ọ̀bẹ̀ tó sọ ó ní kú lọ jàjàjàjà. Ọkọ ẹ̀ ń kó dìde lọ́nà fi káàkiri ẹ̀ lọ́gbà gbà fún lọ́nà fi ìjọba ọgbà nígbà òfin lẹ̀ nínú ọ̀wẹ̀ ní ọgbà ẹ̀rọ alẹ́ kúrò àjẹun ó lọ
1: sí àwọn yàwó àwọn ń gbọ́ ní ìrọ̀lẹ́ báyìí.
2: Ìlú ń kó ń bèbọ̀ níbẹ̀ sí arábìnrin ìwà bẹ́ẹ̀ ń bá ń gbé lọ bẹ́ẹ̀. Bá ń bọ́ láìdé bẹ́ẹ̀. Ẹ ń wọ́n fanẹ̀. Olóòtú pàdé ká lè àlùbọ̀ ìlú ń sọ́sọ́ ẹ mọ́.
1: Ẹ dá bàbá wa.
2: Àwọn ọlọ́run ló tó ilé wa o.
1: Ẹ ṣeun olúwa ó bá tó.
2: Bẹ́ẹ̀
1: Jàfàrù bẹ́ẹ̀ ni. Wọ́n kó afẹ́ kò yá.
2: Ìyá wọn ọlọ́kọ̀ fún ọkọ̀ ọkọ̀ pa ọ̀kẹ́.
1: Olúwa kó nọmẹjẹ fún wọn o.
2: Àmì o. Ṣọlọ́mọ lẹ́kọ̀ọ́.
1: Ẹ ṣeun bàbá àgọ́dọ̀ ńjà. Ó dìgbà díẹ̀. Ó dára bàdá wa bàbá ìpàdé fún tó dá sẹ́nu. Ọmọ náà ti gbọ́ láti ẹnu bàbá wa yìí. Ó dàbí pé ẹnìkan ti ń pè lórí tó wáyé. Olólùfẹ́ tí wọ́n ń pè lórí tó yẹ kalẹ̀. Sàlámù alaykum fẹni tó ń bọ̀ kí lórúkọ wa. Bàdàmásí.
3: Yusuf.
1: Yusuf ọ̀dà ìkábọ̀.
3: Ẹ tètè.
1: Oo.
3: Àwọn ẹ̀dá àtúwẹ̀ bá bàbá Èkó ní kàlẹ́ bẹ́ẹ̀.
1: Ẹ ṣeun. Ó ń wọnyí.
3: Ẹyìn ìtẹ́rí bá tá à ń sọ̀rọ̀. Òun ló jẹ́ ká mọ tí wọ́n ń pè ní káàrọ̀ ẹbí Yorùbá.
4: Bẹ́ẹ̀ni.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọlọ́run gbogbo ẹ̀ fún Yorùbá. Yorùbá nìkan ló ní ìtẹ́ríba.
1: Gbogbo ẹ̀dá
3: àwọn tí wọn jẹ yorùbá fún wa ti dìde tí wọn dá mi lóhùn nínú gbogbo ẹdájọ lóhùn dá. Yorùbá lọlọrun dé fún tó pè ní ìtẹríba fún.
1: àbí.
3: ẹ fi àrífẹ́ ìtẹríba kọ́kọ́rọ́ jẹ́ kọ́kọ́rọ́ kẹ́ oṣù ìjọ jẹ́ kò sílẹ̀ kò sílẹ̀ kò sílẹ̀ sí. ìtẹríba bàbá ìtòkì sọ ńbẹ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ńbẹ ìtẹríba iná sí gbogbo ilẹ̀kùn ni kò sílẹ̀ tí wọ́n tòlù sí.
1: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n fẹ́ bá ní ìtẹríba gan-an ẹrú tó bá ní ìtẹríba yóò fẹ́ ọmọ ọba.
1: Ọmọ ọba bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni bàbá wa yàwó.
3: Ẹrú bá ní ìtẹríba yóò fẹ́ ọmọ ọba yàwó.
1: Bẹ́ẹ̀ni.
3: Ọmọ tó bá ní ìtẹríba yóò gbà yóò bá.
1: Dájú. Dájú.
3: Àwọn ìyàwó wa ní ìsìn àwọn ọmọ wa òde nínú ìsìn ẹgbẹ́ ìṣe wa àti ìṣe wa bẹ̀ à ń ṣe nípìnlẹ̀ lọ́jọ́ ká yọ odò ní wọn. Ẹ̀rí pé ìgbà táwọn ọmọ ìdílé wa ní ìsìn. Abẹ̀rẹ̀ láti di ká orúkọ lílọ orúkọ ìbílẹ̀ là ń sọ ọmọ níṣìí. Owó jẹ ká ń jẹ ní níṣìí owó jẹ oúnjẹ ìbò là ń jẹ níṣìí.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹ wò de èdè tá a sọ ń lé níṣìí ìbò là ń sọ.
1: Ṣùgbọ́n bàtà Yusuf. Àwọn ìdílé mìíràn bẹ tó yẹ pé àṣàyẹn tó kù nínú ilé wọn o.
3: ẹ bẹ́ẹ̀ ni mo sọ.